0: owó láti ọdún kẹrin ó fẹ́ ṣe ní Nautech ló lọ ó fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe ń gbà yẹn ná.
1: NYSC.
0: Ló bá bẹ̀rẹ̀.
2: Ayé ò ní fogun kan.
0: Ẹni ìjọba bá.
2: Ní ìpẹrẹ lọ́gbìn àwọn èèyàn mọ̀ sọ̀sọ́kúsọ wọn ò ní mọ̀.
0: 440 mo wá sinmi sí Ọlọ́run òjijì bàbá mi. Ẹ̀sìn pọ̀. N tó wá mú mi ṣe tó ní kí mo fi ní kó ṣe testimony lónìí. Làbúrò mi kan bá gbé arúgbó wá lánàá irú bàbá mi ló bá ní kó wá fẹ́.
2: Orí wọn ni ó pé.
0: Tí mo ní bàbá Ọlọ́run mi.
2: Ọmọ ọdún mélòó lọmọ?
0: 32 years.
2: Dìde jàre, èyí è fáyìn tó. Bó ni ó ṣe fárúgbó? Ẹjẹ́ á mọ bàbọ̀. Èmi ní ṣe wẹ́dí ẹ̀. Ojú mi ni ó sì. O sì ni fárúgbó. You will marry the young man. And both of you, you will live your life according to divine order of God's pattern. In Jesus' name. So, I say, yo, wow, so woman.
0: Kò sọ́wọ́ mọ̀.
2: Láti ìgbà yẹn títí ọjọ́ ayé rẹ mo lo ìdá ìpínyà fún ọ lónìí ogun aláròóbọ̀ ogun tó lọ taná wo ìràwọ̀ ẹ tí wọ́n láwọn fẹ́ mọ́ fi ọ́ da ìyá láàmú tí wọ́n fẹ́ fi ọ́ da ayé láàmú láti ìṣẹ́jú ìlọ ogun yẹn jádàlù ayé rẹ bọ́ sójú ẹ. In Jesus' name.
3: Mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀. Ọfà Modi ló tún parẹ́ yẹn. Ọfà gángan ọfà. Ọfà ọmọ fẹ́ lọ sí ọ fẹ́ lọ sí NYSC. Ọ fẹ́ lọ sílẹ̀ bàbá rẹ̀. Ayé sì tafa sí. But Jésù mi túlẹ̀. Ara tí múnú èèyàn dùn ni. So ní gbogbo ibi tẹ́ ẹ bá wẹ̀ lọ múra láàárọ̀ yìí. Ìtúsílẹ̀ ni bá a ṣe kò sí náà nìyẹn. Ẹ wá wo láti ìwò ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ìsìntọ́ bá convenient fún ọ ìkọ́ bẹ̀rẹ̀ ní 8:30 báyìí ẹ gbé oúnjẹ yín dání ìpàdé forí jẹ ni so oúnjẹ tó bá wù ọ gborí ẹja sí lẹ́yìn ìgbà tá a bá gbàdúrà tán màá ní kẹ jẹ tó bá tún di 4 ìsìn ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tó bá ṣe pé wọ́n lọ síbi iṣẹ́ ẹ wá jẹ́ sọ ilé ìdí mímọ̀ fún ọmọdé àtàgbà tí n bá ti kún òbí nísìn mọ̀ ń lọ sórí Facebook ibẹ̀ ni màá ti gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run pẹ̀lú omi wa. Ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé trẹ́ndì wàásù yẹn omi wá pé nọmba 8 lónìí olúwa ní omi yóò di wáìnì bí mo ṣe gbọ́ ni ó ní omi rẹ yóò di wáìnì kí ló túmọ̀ sí asàmọ̀wó ni Jésù fi omi pa ní Kana Galilee níbi ìgbéyàwó yẹn a fẹ́ fi ṣe láàárọ̀ yìí. So ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́yìn tí bá mi pàdé gbogbo èèyàn ọmọ náà wá fọ́ kéko ní bàbá kí ni ò tó sú lónìí jẹ́mi náà rà àánú gbà àánú dìde fún ayé mi. Ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ rẹ ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn tó wà Jesus City lọ́jọ́ Monday àwọn tí wọ́n jáde tí wọ́n fẹ́ sun ẹ̀rí oh my God tí ń bá kayé wọn wọ́n á lé ní 60 ìwọ̀nba tágbára wá gbé lágbà lágbára ọlọ́run kó tó dalẹ́ lónìí wọ́n tó bá gba wòlíì gbọ́ testimony tiẹ̀ náà jáde ọ̀dà sí àmì wàhálà ànúgbà in Jesus name. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mú ìdá mẹ́wàá ẹ̀yin gbogbo ọmọ ọlọ́run pátá mú ọrẹ àánú pe mo rúbọ àánú láàárọ yìí ọlọrun jẹ mi náà rà àánú gbà mo fẹ gbò ara mi lórí rédíò àkáǹtì nọmba chọọchì lélẹyìí 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí dà ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ayé yín òní yìí lọ máàkì wedding anniversary òní ni ọ̀ ń sọjọ́ ìbí àyájọ́ ọjọ́ báyìí ni wọ́n bí ọ ẹ wá kúnlẹ̀ ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà ẹnìkan ní wòlíì ẹ mọ̀ pé fún wa lánàá mọ̀ jẹ́ káwọn tí ọ̀kàwé Jóòbù tó fi kà tán ni. So lónìí òyì yìí òní olónìí á bẹ̀rẹ̀ ìwé Psalm 1 to 10 ìwé Psalm 1 títí wọ Psalm 10 ẹnìkan ní a kí ló dé tẹ sọ di 10 ìyìn sọ di 10 torí pé kò pọ̀ ni kéékèèké báyìí láwọn ti 1 to 10 yẹn ayé rẹ yóò gbọ e mura o eja lo church eja lo church mo mo mo fe gbadua fa wo yan church loni
1: eyin omo lohun ti won bi loni iwaju iwaju ni ope bi ti mo re si eyin te mark wedding anniversary ile alayo ile tuntun ile orisi meji lo wa fun idile ile alayo te yan ko home ati ile te gbe mo pase ki bukun ko yagun mo gbe eyin omo lohun te mark birthday yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary
3: eni kan ni woni mo fe so testimony 080 81 65 66 080 81 65 66 e send the message ire atanu ko bayin
1: oh olufe e je ma lori YouTube